0: gbogbo tuba fọba ọlọ́lá jùlọ ọba tó ń tẹ protocol mọ́lẹ̀ láti gbẹ́niga ó sọ orí amúnisìn ọjọ́ ọjọ́ sí dorí àpèsì wọ́n ní alágbára bí ara ni ọmọ ní náà mo ní ìwọ gangan lalágbára tó ń rẹ ara níṣẹ ẹkú ọlá ńlá lédi ọrùn ọba mi àṣejọ tọmi ńlá lédi ọrùn ibà èmi forí balẹ̀ fún gbogbo ilé forí balẹ̀ pariwo ògo. pọ́sọ́fọ́kẹ́ baba alábìyàmọ ni mò ń jẹ́ ìkòkò ọbẹ̀ yín ò ní fọ́lọ́ jìjì ìjọba rúkù sí dẹ̀dẹ̀ ara yí ẹyípadà jésù mọ̀ ní ẹ̀wọ̀ sọ́mọ̀ kò ní pẹ́ dé ẹ̀rọ̀nú ẹ̀pìwàdà ẹ̀fọ́ yí ẹyípo ọlọ́run yín lẹ́nìí o má ṣe fi ọlọ́run o súnmẹ́lẹ̀dẹ́ rẹ kó o sì bẹ̀rù adání wáyé ìwọ lè máa sọ pé àtìgbà tí wọ́n ti sọ pé jésù máa dé kò tí ì dé ṣé o mọ̀ pé ọjọ́ tí ẹ̀dá bá ti sùn fọ́fọ́ ni jésù rẹ̀ dé yẹn àmọ́ nǹkan wálé ayé a sì lè mú nǹkan kan lọ rọra máa wálé ayé má yà éfésù orí kẹrẹsẹ̀ kọkànlélọ́gbọ̀n.
1: gbogbo ìwà kíkorò àti ìbínú àti ìrunú àti ariwo
0: àti
1: ọ̀rọ̀ búburú ni kí a mú kúrò lọ́dọ̀ yín pẹ̀lú gbogbo àrọ́ kan.
0: súnmọ́lẹ́dẹ́ ààrẹ lẹ́ni o ẹ̀mí ọlọ́run ò ní fi ọ́ sílẹ̀ aládùúgbò lọ́gá ríran àdúrà bí yamọ lọ́gbẹ́ mi wá o gbogbo ẹlẹ́ pariwo oríire lórí wa
1: orí
0: dáàdì mọ́ mi orí àwọn ọmọ wa orí ọmọ ọmọ tá a bá ń lọ tá a bá ń bọ̀ lójú oorun lójú àlá tá a bá ń wá àtijọ́ àti mú kiri iyọ̀ ayé ni ó ní dòbu tọmọtọmọ ìmọ́lẹ̀ ni ó láàrin òkùnkùn ayé ìmọ́lẹ̀ rẹ ò ní dí òkùnkùn ìjọ olífì rẹ máa sọ́jú wìnì iṣu ọmọ rẹ máa ta bọ̀ǹkùà ọmọ rẹ ò ní ń dọ̀tọ̀tọ̀ a ò ní gbọ́bi sọ́mọ rẹ o ilé yìí ò ní di ahoro ọmọ rẹ ò ní sọkẹlẹ sí ìsàlẹ̀ ilẹ̀ ọmọ wa ò ní gbẹkurujẹ lọ́wọ́ ẹni bí adé ò ní ṣubú lórí ọmọ rẹ tí ó ní ọmọ rẹ ò ní da ahoro gbogbo ibi rẹ padà lọ́wọ́ àwọn àlejò yìí o igbe ta nílẹ̀ egypt igbe ò ní ta nínú ilé rẹ o ò ní ṣerú ẹgbẹ́ ò ní jẹun nínú ewu tọmọtọmọ ààrò rẹ ò ní gbọlidé orí ọpẹ́ ò ní wọnú ilé yìí o ò ní tí ọmọ rẹ ní ògo ẹkú jeremiah 5:13 ọmọ rẹ ò ní ru ọ lọ ìjọ rẹ lórí ọmọ kò ní padà di òfo mọ ẹ lọwọ olúwa yí wa padà sí ọrọ rẹ látòní lọ ẹ wúlò fọlọrun ẹ mọ ọlọrun tí o olúwa yóò sọ ọjọ wa di ọtún ó yá gbá eré ìgbà ni ọkọ rẹ ò ní rẹwẹsì lórí ọmọ àdúrà tí àwẹ tó ń gbà lọwọlọwọ yóò ṣètẹwọ gbà o ọlọrun yóò jọ ọ lójú kí ó sì yà á lẹnu lónìí amú àṣedédé rẹ kúrò tọmọtọmọ ayé ò ní pọ ọkàn rẹ lójú ajínilẹsẹ lórúkọ jésù náà bá wọn ò ní jáde òkúta dé sílẹ fọmọ wa kò ní mú wa o olúwa yóò gba ìjà rẹ jà ọmọ rẹ jáde nínú kòtò pẹyẹpẹyẹ ayé ò ní ní ọmọ wa lára òní ọjọ ìsinmi ọlọrun fún ẹni sinmi ọkàn ẹni kọrin ẹsìn torí ọmọ rẹ yóò fúnra rẹ jò ẹsẹ rẹ ò ní kọlẹ níwájú ilé ọmọ rẹ o ọmọ rẹ ò ní dé ní ẹsìn ẹkú jeremiah 3:40 ò ní mọmi wàhálà màsí sí wípé wọn ní tẹ ọmọ rẹ mọlẹ nínú eérú ọmọ rẹ ò ní dí àkìtàn mo gbọ ẹmí sí àti súre mo súre pé ọ̀nà là fáwọn ọmọ rẹ a ò ní gbọbi sọmọ yín o àwọn ajínilẹsẹ lórúkọ jẹ nọmba wọn ò ní jáde wọn fẹ ká ṣubú àlẹ ṣubú a máa jù wọn lọ nílẹ alàyè ọlọrun ló mèrò inú wọn sí wa ọlọrun máa jù wọn lọ ayé ò ní dá ọmọ wa dùbúlẹ tó bá ń sọrọ látẹni lọ ayé àmọ pọ ń sọrọ lọwọ ó ní ṣàṣẹ dànù lórí ọmọ ìkórajọ pa àwọn ẹni bí olúwa kó tú ọkà eléyìí tó ń lé wa àtọmọ rẹ wọ ní bá o ẹni rojọ ìwà àtọmọ rẹ níbi yóò fẹnu fẹra bí abẹbẹ òdòdó ẹyẹ rẹ ò ní rẹ dànù agbára méjì ènìyàn kò ní bá ọjọ sìn lọdí ìmọlẹ ayé tọmọtọmọ olúwa yóò yẹ ìwà àtọrẹ adíbọ yìí o olúwa yóò fún ẹ ní ojú ọjọ rẹ ìfẹ tí ọlọrun máa ṣe nínú ayé wa ọlọrun ò ní bọ sínú ìdánwò o dẹ ní rí bìlísì olúwa yóò darí ẹsẹjì gbogbo wa o ọrùn ò ní dá wa lẹjọ o olúwa yóò gbà wá lọwọ àwọn arọ nípa yìí o àwọn tí inú wọn kì í dùn sí nǹkan rẹ yìí ọlọrun yóò ṣèdájọ wọn o alárùkọ ọlọrun òjọ yín lórúkọ jésù ọrùn máa ṣe yín lọwọ ṣẹ ọlọrun á dẹ máa ṣọ gbogbo wa o ayé ò ní fẹnu bọ ọjà ayé ò ní yọgi ní di àrùn ọmọ rẹ o ẹmí mímọ rè dágbére fún ọtọmọtọmọ orúkọ wa ni ó wà ní ìwé ìyè a ó bá jésù jọba àṣà ìjàpá nẹ́bà sírì ayọ̀ wa yóò di púpọ̀ sí ariwo ní sọ nílé rẹ àbú àjàgà alárùkọ alára ọmọ rẹ o àjàgà sírújá àjàgà ṣẹdànújá ayé ò nílé pa ọmọ rẹ ìlú ayọ̀ làá máa gbọ́ lágbo olódodo wa o Sami Olayo ni gba lejo ran. O ni ri fasayin lori omo. Ijo ku odun yi kankan o ni se tomo tomo. Ayo ni yeye re losu yi o. Omo to po ko ni jabo. Omo wo ni di ala re. Ero omo re yo pada ja si ayo lowo re. Gba mi o ni se lasan. Olori omo re o ni fariga. Eleni lo lenu wa je won omo o. Omo re di akore de leni o. Na tara omo wa yin Olorun. Na tara omo wa biyin foluwa. Omo Olomo. Ayo ni ramo re ni share ma bo. Yo ni level 39 ayo ku da ku lenu na ire omo re. Group 930 ato sile ninu ide imodi. O ni ri je ni ti ese re gun o. Loju yi afi ade wura de wa tomo re lori. Bisubata loko loko ajojojojojojo wa jojo ayo lori omo re o. Bisubata tuta loko loko ayo sesesesese wa yo lori awon ebi re yi o. Bi orun bata lagba fa si yo sesese loruko Jesus ani wa ri dun lori omo re. Oke oke lo wa fun ni gbe ani wa owo ti o. O ni ri je bi laye. Oluwa ti be ti emi re be ori so owo yin o ni gbe. Gbogbo eyin alakowe yi loruko Jesus e ma lowo dani o. Iya oloja eta o. Oni je owo oni je osu ona la fun yin. Gbogbo eyin youth corps e lo ko je e ta se yori o. Oloyun loruko Jesus ayo lo ma bi mo. Oni bi si o ni rogun arukiri. Ole ayo so ninu re. E sa di ori re mu so pa ori mi di ori apesi.
1: Ori mi di ori apesi.
0: Jesus Oluwa.
1: Amen.
0: Jesus Oluwa.
1: Amen.
0: Engineer Jasare gbori meji ni kia kia kia kia kia.
2: Olorun baba labi amo aye lo wa. Mo dupe lo Olorun baba labi amo. Olorun baba labi amo dara si mi lona to po repete. Mo dupe Olorun pe oko mi ra moto toto fun mi o. Olorun baba labi amo aye lo wa.
0: Yi ti ba fi so wu pa Olorun ta si po to bi jojo. Mekeji si je tu won kan ti Olorun wa nse.
3: Nigba ti oyun pe 9 months, onu ko se je lara mi. O ma operate.
1: Oni ko se je lara
3: e. Be ni doctor nigba ti mo lo se test. Mo le so le mi le so fe ni mo mi le so foko mi mo wa so fu daddy. Daddy wa ni omi ate jara mi ko to. O wa di ojo Thursday mo wa wa. Daddy wa ni ki lo yi po church. E to wa di aro ojo Friday bo mo se mu mi niyan.
4: Hallelujah.
3: Nurse ya wa so fun mi pe won o le se o. I pe afi ki a pe doctor to fe operate. Mo a gbe omi baba dani ati ororo. Mo a fi para mi. Ni mo se fi para mi ko ti pe 30 minutes omo ko jabo la.
4: Hallelujah. Life operation.
3: Life operation.
1: E pada operation.
3: Rara sa.
1: Omo dede jabo.
3: Then sir.
1: Sori wa ma bi ya mo bo se duro yen.
4: O duro.
1: Awon bi ya mo le ri tan po soke yen. E ka ma pariwo go go go go go go go. Operation gan on a ti wa 50,000 bayo.
4: Half a million ke.
0: A je fi akoko yi ki gbogbo awon ma wowe ni agbaye wi pe congratulations. Oni yi gege na jodu awon ma wowe o. Nibi ti gbogbo awon ma wowe ni agbaye yo ti pe jo ni church laaro yi. Ore ofe nla di gbogbo ma wowe ni agbaye lo leto si. Ta de ma we je ta de ma we mu. Baba labi ya mode ni abu fun gbogbo awon ma wowe ni. Oje omo ni o koni koro lenu wa.
1: Amen.
0: Bole ni dale mo to wa ni segun ota logun state. So fo lokada ko gbe lo si church awon mo pakeye CAC. Ago mefa ni gbogbo eniyan ti debe wa je won omo o.
1: Amen.
0: Ajo Olorun ga nu aye gbogbo eyin te nda ore fun program pe ko le ma tesiwaju. Lo ni a ma da ore lori gbogbo omo ti me ni agbaye. 500 naira lo ma da lori omo kokan. Wa duro je won omo.
1: Amen.
0: Well ibita badeji na da ma. Iyoku dinu church ni biti na adura yo ti majo. Ah mama owo Olorun yo rin nu church laaro yi o. Eje mo baba labi ya mori afefe te ngbo mi ni lese bi adura wa ngba.
1: O gba o adupe o.
0: Olorun baba labi ya mo o.
1: Aye lo wa.
5: Hello hello prophet 090 60 57 11 10 fun itesiwaju eto yi e le fi ore si do account details yi 30 34 34 77 14 lekosi 30 34 34 77 14 fakeye Emmanuel lo ma gbe jade first bank
0: abiyemo a o ni ma bo jemo.
6: From Lagos, this is
7: Jordan 105.5 FM.
8: This is Jordan 105.5.
9: Station with a voice for

0: AM every day. Ayo, ni temi ti e lojojumo. Ami.
1: Ogo ma ni fun Olorun loke fun gbogbo okan ti olugbo to n gbo me kaakiri gbogbo ile de agbalaye. Dupe lowo baba mi, dupe lowo baba re. Eni to ji esi mo ni alaye, en to ran e lowo, eni to gbe esoke. Eni ti o je ko ti ramaye. Dupe lowo baba mi to je ko turi Sunday. Eh, won na dupe. Awon kan fe ri Sunday akoko ninu osu won ori. Won dupe ke baba mi je ko ri Sunday. Eh, o ti ri kini, o to ti ri keji. Dupe lowo oni majemu. Awon kan o ma ri, won ri ogbole to gbin gba mi bo si de pepe re. Ki lo se nibe? Kan ma fo soke ni igba mere la ototo. Ko ma dupe lowo oni maje baba mi baba re to tun ji esi mo ni alai. Oba to je ko ri osu kefa. Ah, baba mi dupe awon kan osu kefa ti won ti jade laye. Iwo ma ri osu kefa dupe lowo oni majemu gbogbo to ni to nbe nu eni ko ma fi dupe baba mi je ko ri ojo keje ninu osu kefa 2026 ni gbogbo to gbe gba mi ja to bo si pepe ya jo hallelujah lamere lati ogunma lenela ati ifuri bale ni igba lenela ko fi dupe lowo baba mi baba re fe ni to fun e lanfani to to fun lori e fe to ju ti e lo mera lo bo ti wa n hallelujah menela ogunma lenela to ifuri bale ni igba mere la ototo bo ti wa n gbarade fun eto ye laaro pe bi parapo ti bi mo si eto bo ti n pe ro emi na ni wo lin ti ti mo laarin waju won na gbe je pi alo ni bori gba kini baba mi arugo ojo ni ka jo sona nto ya mi di emi akoko re ya jo ni ni ati emi ka gbo n to ni maje ni gbogbo ko to 30 sin na ni ti wura ya ya jo ni ni ati emi ka gbo ti baba mi ni baga joko re si moto si jajo bon to dema dia mole fun gbogbo that is in now the to boy
2: jalo ti Genesis 26 eh lati ese keji la re klo
3: nigba na ni saki funugbe ni ile na
2: nigba na ni saki funugbe ni ile na
3: o ti ri oro orunmu ni odun na
2: o ri oro orunmu ni odun na
3: oluwa si busi fun
2: oluwa busi fun
3: ọkùnrin náà ti di púpọ̀.
2: Ọkùnrin náà wá di púpọ̀.
3: Ó ń lọ síwájú.
2: Ó ń lọ wájú.
3: Ó sì ń pọ̀ sí.
2: Ó pọ̀ sí.
3: Tí tó fi di ènìyàn ńlá jù.
2: Tí tó fi di ènìyàn ńlá máa gbọ́. Ọkùnrin náà ń lọ wájú. Ó ń pọ̀ sí. Tí tó fi di ènìyàn ńlá. Nítorí orúgbìn. Mọ́mì, ìwọ náà lè forúgbìn kan láàárọ̀. Tí ó máa dàbí ti Ísáàkì. Tí ìwà dẹ̀ jẹ́ irúgbìn. Ọlọ́kùnrin náà ń pọ̀ sí. Ọkùnrin yẹn ń lọ wájú. Tí tó fi di ènìyàn ńlá. Nítorí pé kò di ọwọ́ ẹ̀ gbogbo àgbẹ̀ tó bá ti fúrúgbìn láyé náà máa ń retí ọjọ́ ìkórè ìwọ náà máa retí ọjọ́ ìkórè náà fúrúgbìn kan láàárọ̀ òbí kí ìwọ náà lè kà á kó lè kórè irúgbìn tó bá fún òbí jẹ́ kẹ́mi Ísáàkì wọnú ẹ̀ láàárọ̀ láti ṣe irú tí Ísáàkì ṣe ó fi di ènìyàn ńlá gidigidi tó yá.
3: Nítorí ó ní agbo àgùntàn.
2: Torí ó ní agbo àgùntàn.
3: Àti ìní agbo ẹran ńlá.
2: Àti ìní agbo ẹran ńlá.
3: Àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀.
2: Àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀.
3: Àwọn ará Filistin sì ṣe ìlara rẹ̀.
2: Wọ́n ṣe làwọn ará Filistin dẹ̀ ṣe ìlara rẹ̀.
3: Nítorí gbogbo kọ̀ọ̀kan tí àwọn ọmọ ọ̀dọ̀ bàbá rẹ̀ wà.
2: Àwọn ọmọ ọ̀dọ̀ bàbá rẹ̀ wà.
3: Ní ọjọ́ Abrahamu.
2: Bàbá rẹ̀.
3: Àwọn ará Filistin di wọn.
2: Wọ́n di wọn.
3: Wọ́n fi rù pẹ̀ di wọn.
2: Amuleti bí fi sáàkì pé
3: lọ́kùnrin
2: lọ́dọ̀ wa
3: nítorí ìwọ lágbára púpọ̀
2: ju wa lọ ṣe gbọ́ wọn ní kó kú lọ́dọ̀ Amuleti ní kó kú lọ́dọ̀ àwọn torí pé ó lágbára púpọ̀ ju àwọn lọ mọ́mì irúgbìn yẹn ló gbé ọmọkùnrin yẹn sókè irúgbìn yẹn ló fún ní agbára tó fi lágbára ju àwọn Amuleti ìwọ náà forúgbìn kan kó gàdá àwọn ènìyàn lọ kó ga jù rán lé bàbá ẹran ilé ìyá lọ òbí kí ìwọ náà káwọn èèyàn máa rí ẹbí ẹni tó ní agbára púpọ̀ irúgbìn máa ń sọ̀yàn di alágbára náà ni ìwọ náà fúkan láàárọ̀ tó sọ ẹ́ di alágbára ju àwọn ẹlẹgbẹ́ rẹ tó kù lọ kí làá fi parí ẹ ibi torí ìgbàlẹ̀mí rẹ ni ìjọ ti gba jésù gẹ́gẹ́ bí olúwa fúdùgbọ́nà bó o bá ìgbàgbà jésù bó o ti ń gbà sínú ayé ẹ á bá mi ṣẹlẹ̀ kán máa ṣẹlẹ̀ ọwọ́ rẹ ti kú fẹ́jẹ̀ ó ti pa àìmọye àìmọye àwọn kan ló palẹ́kún àìmọye ayé obi ló fẹ̀mí ẹ̀ ṣòfò ọwọ́ ẹ̀ ti kún fẹ̀jẹ̀ ní gbogbo ìgbà obi ló ń dáhùn èèyàn lówó láti ìṣẹ́jú sí ìṣẹ́jú Proverbs 28 verse 13 bóyá.
3: Ẹni tó
2: bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀
3: yóò
2: ṣe rere
3: ṣùgbọ́n
2: ẹnikẹ́ni tó jẹ́wọ́
3: tó
2: kàn sílẹ̀
3: yóò rí àánú
2: gbogbo ẹnikẹ́ni tó jẹ́wọ́ tó kàn sílẹ̀ ló máa rí àánú ìwọ náà kọ́lẹ̀ kò lè rí àánú gbà níbi tá a déjà jọ lọ gbàdúrà wàá máa kígbe olúwa ò okunwo lo de ina mi mo le o tun de mi na oluwa fi o wa gba la tun mi le ibi ti a de ina mi si ati mi na o ya dua ma brother be brother bush le kakaka pa ba lu bra ado le brodush le ketete le bra bush jesu oluwa wa amen wa ni oluwa o ofa ini to baye mi e ba fi na ti jade ko soke o fine for jade lara mi lana o ya so le dua ma po da le baruya rekete adalobia ade lu brodush le katabaya jesu oluwa wa amen wo bi ogun olo da mi gunle ti o je kin debi to je kin ti de gbogbo eyin ogun to da mi lu ma fo soke oluwa ti na ti jade lara mi Oluwa dana so oya so da dua ma pota le galabos le katababa le brodode e de le gradabos le karobia baba yesu oluwa wa amen nibi ta de gbomi le gbororo le oruko yesu
3: amen
2: owo ina ko wonu mi
3: amen
2: bo ti ma lo ru atomi ko ju asegun lo
3: amen
2: ogun o le gbori iwa ni e won lo pada bori ogun
3: amen
2: o tiri be o ko je pada
3: amen
2: yesu alagba mi wa amen tebi ta de ja won na ka ba me kasa mo yisi bo tin ka ni segun ma de kasa 56 kasa 9 bo tin ka lori owo agbara ti sam 3 o de fa yo dupe won na ka o lu ni atororo ye eh o mo ko lu to ni jesu nbe lai tebi ta de gbogbo kan ja joko eji ni agbara lori agbara
4: Praise the Lord. Mo dupe lowo Olorun alaye lo to mo ti wa bi ti pe mo ti pe mo ti wa ni ye gan mi lero pe mo ti de bi gbo to nle mi de bi leni ohun gangan ni gbogbo adura ta gba ohun to nle mi de bi gangan mo kede bi ni lati bi osu kan ni mo ti nke ti mo ti wo mo to pe ma sha de bi Olorun fun mi lori ofe leni lati de bi ibanuje nla ni mo ba de bi bayi sugbon gbogbo adura ta gba leni se lo da be ni pe won ti ri ogun ti mo gbe wa bi bayi mo dupe lowo olorun alaye mo yin olorun logo pe ogun na ti se patapata o de ni ba mi dele loruko jesu o tin ba su bayi ma je noju orun ni tin ba su bayi ma ma ri awon to ti ma ma ri won ni tin ba su ma ma je noju orun ni ni o mo bi tala kala yen ti nwa tele tele ala mi clear sugbon gba to ya mi ran ti ala kankan mo gba ti ma tu wa ran ti ala ounje ni ra loju orun ounje ni especially ojo du nikini yen tun wa bere ni ki jeun yen tele mo ma ndo nje yen sinu koto ni ṣugbọn inu koto no sir ounje to ba fun mi fodun yen inu koto ni mo ma nda si inu koto yen ni mo nda eja ti mo nsin ati ede ni mo ma nda won si tori won a ku sha won ma ku inu koto yen awon ni ki ma da ounje yen nu mo ye ti mo wa je nje yen loji pe ki ma je noju orun ki ma je loju ala oju ati tenetere ni mo je o tenetere ni mo je tori e lo wa le mi de bi ba e

0: kabiyesi arugbo ojo ah egberi ya egbon taba ni wa ise ya ti won fun nje je ninu okuto aye nje to ba ti fofo nje ba ti je nje ninu ma koko ma je ni gbogbo igba lati ni gbogbo ojo aye re gbogbo yen se patapata ya ni gbogbo adua ta tun gba ori gbogbo ogun yen bole to won gbo nipa re mo di oluwa logo iya yen na gbogbo bi to ti gbo me patapata bi ona ba la ru ko rita awu yo fe kan lo segun ya yen o ye fe yen ko segun ti won na ko wa ko ma ri mo o de ti ri be ko sento ma yi pada jesu alagbabe wa amen
1: nibi ta do be fe ri lo se be ma run to lowo lo se osu lo do do whatsapp number ni ko ti bo na fe ma ran wa lowo o se osu odo do ni gbogbo igba lo se lo se en wo le be ma do le fe tu fe ri lo se whatsapp number ni ko bi si o ya 2861 I do nearly, I'll go over 5,000 while woman near Bala. You want to report for now. That I go be fire. I'll parry and I go be messa. I will be a savage and I go messa. Did the Agumokola. Savage get the Abella Tagumokola. Did the Agumaki lab. Will be woman near Bala. Then you know how to put you to put you alone. To boy, one of my dog Pemo. I want to turn the sea and a quadra. Ball and the yard. First ceremony, number 5. Victor Olaya lodo o ba ti debe orishi flag o bi atunjo foju oju de ma dara fun Jesu alagba bi wa amen gbogbo eya bi amo patapata ti e olishi ke ma ran won lo e lo galaye be o ti ro pe lowo o bi e o ni subu deru lodo yi Jesu oluwa wa amen rugbe abi amo wa ni mo ti jiya lori omo mi o gbodo tun fi oju ale o bi tun wa tun se kini gbogbo abi amọ ni ko sele obi Naomi pada lofo wa ni mi ogboro tun foju ale tun wa gunle sebu ti ofo lori omo ti oni e ma pe oni ma Naomi ma ma pe oni mara rupo luwa ti wa to ko rusiun iwo na fi yen na gbadura e ko fi furugbe won ta so fa fun ti yen ko fun tomo yen anoint ori omo yen anoint ori ti yen na abi aworan re ba nbe lowo abi ti yen na gbogbo yen ni o do gege bi pe ni jalola e ra won pa keje ma re to yi lowo wọn náà ní owó kan 5,000, 10,000, 2,000, 3,000 gbogbo bá ti ká mẹ́lẹ́wọ́ máa fi lẹ́tù lẹ́wọ́ ẹnìkan ní kí ni àkáàtì nọ́mbà 00960742221 access bank ọlárẹ̀wájú solomon ọlágbèmí bó ti ń fi si ọmọ òní kú mẹ́ lórí orí ọ̀fẹ́ ọlọ́run a máa gbé pọ̀ lórí rẹ yóò sì dára fún ẹ bó bá ti ń fi si pé mi kí ń gbàdúrà fún àti ìdílé rẹ yóò sì dára fún ẹ jésù olúwa wa amẹ́ ìpàdé kan máa wà ní force service láàárọ gbogbo ẹyin ti fọ àgọ mẹsàn ni ó bẹrẹ yóò parí láago méjìlá gérege lẹyìn náà fojú ojú pẹlú wòlí ọrọ gbọ ẹyin tí ẹ gbọ wà ní sango ojú orí àtàn ìyànà ìyẹsí wọn náà máa bọ gbogbo ẹyin ti jọjú máa lọ nìṣó nífọ gbogbo ẹyin ti ìyànà ológbò kókà máa wọ mọtò tó ń lọ fọ ball and total felicitation ó ti di nnpc ẹgbẹ bẹẹ ni kó ti gbọkadà vision academy fẹrẹ wa ilé kẹta ẹni fa ẹni wọ wa obi wòlíì kan wà mẹ tó ń rí tiwa obi tiwa náà gbóhùn olúwa látẹnu yóò sì dára fún ẹ jésù olúwa wa amẹ níbi tá a dé gbogbo ọkọ fẹ pé wòlíì má flash wòlíì o yá.
2: 08026613610.
1: Èkejì.
2: 08033462861.
1: Níbi tá a dé gbogbo ọkọ tó ní ìdá mẹ́wàá lọ́wọ́. Ó ní freedom bíbà ní ṣífìrì sí ọ sílẹ̀ fẹ́ tó bí ẹ̀gẹ́ tí ààyè kò ní lè gba ìbùkún wọn náà. Ìwọ náà gbìyànjú fún sọ ìdámẹ́wàá ẹ̀ ká tó fi ṣe tọ̀la. Bóyá onírúgbìn kan lọ́wọ́ láti máa fi ètò lọ́wọ́. Bóyá àwọn ẹ̀mọ́ fún alérúgbìn kan fún slot kankan lórí station kankan. Ìwọ náà lè ṣe wàdẹ̀dẹ̀. Wọ́n náà dábì fúrúgbìn wọn náà fúrúgbìn yẹn kó fi ètò yìí lọ́wọ́. Mo ń fẹ́ yẹn 10,000 tí ó fúrúgbìn. Tí wọ́n máa sọ pé wo bí irúgbìn Isaac ìwọ náà fi ran ètò lọ́wọ́ láàárọ̀ ẹnìkan ní kí ni àkáàtì nọ́mbà. Oya DTB bank ni máa kọ́lẹ̀ 00164997233 DTB.

si adua ba ma le to be o wo ala to la ton le loju ala ton fi bon le eye se bi igba to ji o kasi o ro wi pe eni yibon fo e ti o pa e loju ala elomi ani mi o ti e mo boya ibon ye wole o abi ko wole awon mi a so wi pe ibon ye mo gbo sugbon ko wole si mi lara gbo mi olufe bi won ba yibon si e loju ala emi kọni wọn le ohun rere kan ni wọn fẹ pa láyé ẹ tí ìbọn yẹn bá dẹ ti le dún wọn ti pa nǹkan yẹn ó ní mọ pé wọn ti pa ó dìgbà tó bá nílò nǹkan yẹn kó tó mọ pé wọn ti pa nǹkan láyé ẹ gbogbo ẹyin tẹ lálàá tẹ gbọrọ ìbọn lójú àlá tàbí tí wọn yìnbọn fún ẹ pè mí lálẹ yìí torí àlejò ti wọlé sí ọ lára gbọ mi dáadáa ìwọ tó lálàá tó jẹ wípé wọn gba báàgì lọwọ ha o le ti ja e alejo ti wole si e lara o ri pe bag na gba pa to ji o ni mo dupe o won pa mi lara won ti gbe ola lo won ti bi asiki lo bo pa ri pada ta ba ta pada fo e ati ra ko jo ma le bo mi mami o ri pe o wa ni shop o de de waju shop e o de mo be mo hey won ti pa shop e da abajo ọjà fi parẹ́ mọ́ lórí alejò wọlé ojú àlá ni ooru nígbà tí ènìyàn sùn ọ̀tá ẹ̀ wá ó da ipò sínú àlìkámà wọ́n ti ṣe é níjàmbá lóru wọ́n ti da ẹ lóró lóru wọ́n ti fìyà jẹ́ lóru wọ́n ti ṣe iṣẹ́ ìbísí ẹ lóru torí bẹ́ẹ̀ lolúwa fi rán mi wá pé kí n máa sọ ìjìnlẹ̀ ooru fún ọ ooru lágbára gan ẹ̀gbọ́n tí ó sọ nínú ìwé àsáyà ni ó ní olùsọ báwo ni òru ṣe rí òru jìn iṣẹ́ ibi lọ lóru onísàmúdẹ̀ sọ wípé ọjọ́ dé ọjọ́ fọhùn òru dé òru fi mọ́ wọ̀n àwọn tí wọ́n fi wọ̀n ẹ́ ò kíyèsí aláìbálòpọ̀ yẹ ò kíyèsí aláoúnjẹ tó jẹ lójú oru yẹ ò kíyèsí aláolè yẹ ò kíyèsí aláìhòhò tó tu yẹ ò kíyèsí ìdọ́sí mbata alágọ̀ òun náà ló sọ alápò wà nínú mọ́tò ó wà nínú mọ́tò dá gbogbo àwọn tá a wọ̀ ńbẹ̀ o kíyèsí pé wọ́n wà ẹ́ lọ síbi tí o ti máa rí ìpalára o lálàá orí ẹ̀ ìyá ẹ̀ tó ti kú bàbá ẹ̀ tó ti kú àbí àwọn ènìyàn tó ti kú o mọ̀ wípé èrò ẹ̀yìn ni wọ́n pè yẹ o lálàá o bára ẹ ní hold house tó gbérí tàbí o bára ẹ lábúlé tàbí o bára ẹ ní àárín àwọn ọ̀rẹ́ tẹ́ ẹ jọ ṣe kékeré ẹ jọ sọ fún ẹ ni pé májẹ̀mú kan wà lórí ẹ tó mú k

Nino Oshukefa. Osi Angeli Gabriel si mi. Lati mu egan mi kuro loju omo araye. Osu ti Oluwa ma mu egan kuro ni Oshukefa je. Ola ma mu egan kuro. Seri ipare ta ye pari ni ilaro yen. Ta se pari yen. Iyanu die mo so nbi Tolorun se o. Mi o ti e so nkan kan Tolorun se rara. Any cornerstone cancer. Ninu ipade yen lo disappear ko lara e. Stone cancer. O to man di si igba yawon eyan bi okuta. Ninu ipade yen. Tori pe maje mu wa fun mi fun osu kefa. Tolorun ba mi da. Ko de se un ti ba bere lowo Olorun fun awon eniyan in the 6 months to luwa onise. Bẹ́ẹ̀ni sọ pé àmì wọ̀nyí ni wọ́n máa bá àwọn tó gbàgbọ́ lọ. Lórúkọ ni wọ́n máa lé àwọn ẹ̀mí èṣù jáde. Wọ́n á dẹ̀ máa fi àwọn èdè tuntun sọ̀rọ̀. Aago mẹ́fà la máa bẹ̀rẹ̀ ìpàdé yìí. Á dẹ̀ máa parí. Lágo mẹ́sàn-án àbọ̀ sí mẹ́wàá láàárọ̀. Ṣùgbọ́n ẹ mọ̀ pé Ọlọ́run nífẹ̀ẹ́ yín lóòótọ́. Màá rí àwa sọ̀rọ̀ kan. Nínú ìwé Luke orí ìkíní verse number 24. Ó ní ara áńgẹ́lì sí mi láti ọ̀dọ̀ Olúwa wá. Ó wọ́n dárúkọ áńgẹ́lì náà bí Angel Gabriel. Ìjẹ́kí láńgẹ́lì yìí wá ṣe. Ó ní láti mú ẹ̀gàn mi kúrò lójú ọmọ aráyé ẹ̀gàn wo ló ní táyé fi ń gbọ̀n ẹ̀. Ẹ wá gbọ́ mi o, inú oṣù wo láńgẹ́lì yìí wá, inú oṣù kẹfà. Láńgẹ́lì yẹn wá. Ìpàdé tá a parí láàárọ̀. Àwọn èèyàn ti ń dín láti àárọ̀ ọjọ́ Thursday sílẹ̀ fún pàdé yẹn. Gbà tilẹ̀ fẹ́ sún gbogbo inú church ti kún fún èrò. Ìwọ náà yọjú lọ́jọ́ Tuesday. Tó o bá lè yọjú fún pàdé yìí wàá dúpẹ́. Wàá máa dúpẹ́ o. Wàá máa dúpẹ́ o. Ọjọ́ tí Olúwa ṣe mí lóore ní oṣù kẹfà. Láti mú ẹ̀gàn mi kú ò lójú ọmọ aráyé. Ẹ̀gàn tí ayé màmá ẹ. Ọlọ́run máa bẹ ẹgbà dànù. Ọba tó mú ẹ̀gàn ebèjì ódòmù kú ò. Ọba tó mú ẹ̀gàn jábèsì kú ò. Ẹ̀gàn rẹ máa kú ò. Tó o bá ní àìsàn lára àìsàn máa lọ. Tó o bá ń wá iṣẹ́ o máa ríṣẹ́. Ó ní àwọn orí ọ̀fẹ́ tó lúwá fún mi pẹ̀lú májẹ̀mú fún oṣù kẹfà. Inú oṣù kẹfà yìí la máa ń ṣe ìpàdé tá à ń pè ní the reloaded torí oṣù tí Olúwa rántí mi bí àìmọye ọdún sẹ́yìn ni kì í ṣe oṣù tí mo lè gbàgbé. Wàá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kò sílẹ̀kùn tó tì tí ò ní ṣí. Bàtà Olúwa ṣe lè rí Tọ́lọ́run bá Isaiah sọ̀rọ̀ nínú Isaiah 43 verse number 19 inú oṣù kẹfà ni. Isaiah 43 verse number 19 pe behold I will do a new thing and now shall spring forth for I make away the wilderness and I bring out water from the desert pe on fe loud on ni wa giju ati odo ni asale ile inu osu kefa ni wala o man consider eyan ninu osu kefa lo ma ran ti e ninu osu kefa bia odun ti pari lo yi odun ti dasi mejo mo ni o ti kole ko ti ra moto ko ti gbe anything se ma bo laaro Tuesday otunla pẹ̀lú bottle water kan péré lọ́wọ́ àti picture ẹ̀ a máa anoint àwòrán ẹ̀ àwọn olórí abẹ́sí máa rí all over the world a dẹ̀ gbàdúrà sínú omi yẹn fún ẹ bí iná bá ń jó tó máa bomi sí ó máa kú tó ń gbogbo bá le bá bomi sí ó máa dẹ̀rọ̀ tómi bá gbóná omi náà lè rọ ẹ̀. By Maka Mua Savia, you know Savia. Man Savia, but can I give up? Can I give up? Go see evidence, go struggle. Go see evidence, go struggle. Toba make it. Go see evidence, go struggle. The testimony you're about to tell. Toba, the ogun you're about to share. Go see evidence, go badua. Oh, ni sofa ama ekpe, o gbadua, mo gbawe. Evidence yo si po try. No evidence, po try. Togun ye o ba se. Togun ye ba se. Ti testimony ba teli e to leri.